ne la mo ke ri ori re osun bla pa ni mata ni osun bla pa ni ejaja ke bi ode ni obo osun bla no ma se gbo kun redmo do kere o mere ha cho do kere ona jo ke ulweri ke ke ore jaja do kere ulweri no zi isenya ogba o me na to tailena na to tabi e bo redmo ni oni ira osun bla pa na do jaja ke ke ro yo irevi oto etreza katolika no kiai cause oro 20 oro te mena ate mo ebere lu iye na to ke ni ke ri gbe etreza katolika oni ke ni ra ki so ta do ke ra ma ta uta e je wa ma en ke ke u de ke ke na regme na do ke ri ba re lu eni lu eni na ye ki ebe ke ke no mo mo ke ke ọ̀gbìn náà nínú àtọ́ta kí ebi ì àmà kọlótó ẹ̀ èyí rí ọ́nì àmà ní àádá àríyá tí kọlótó ẹ̀ tó bọ́ ọ̀ iná ọlọ́dọ̀ ọ́nì ọbọ̀sán ló dáná wọ́n wáyé yẹ lẹ́gbẹ̀ẹ́ kí ní ọ̀ọ́kìn ọ̀ọ́nà àgbọ̀n tó kéré èjì já ẹbí ni à Honorable Son of Blano, Matana, okay, very Reverend Father John Boscos. As a he. Oh, Bonnie Benado Kerry, Nimeche, Egeri, Santa Dukeri, Ribble Redmond. Any Navi, any Amma Kekena, Kotwe. Oh, Mana Total, Amana Total, or Hana Totalena. And I also agree. Gbe otra eni bo sono bla ke era o sono bla e gbon ni ma re le ke otaki otwe ge ayi ma ye ya tai se olotwe na akwe ka mo ke owo ni na cho ecclesia ilo are gbon do kere latin ecclesia no ye mi ni ye odaki ẹwọ́n náà chọ́ greek yẹ́ tààrí náà ọ̀dàchẹ́ dókèrè kì ẹwọ́n agbẹ́wọ́ ní búùbùù ọ̀ẹ̀nà ẹgbẹ̀wọ́ náà sì kókó ní náà ha tẹ̀wọ́n ọ̀sánúbla ọ̀ọ́kí ọ̀ní òtù ẹ̀ ọ̀máyẹ̀ yìí agbẹ́wọ́ ọ̀sánúbla ẹwọ́ ọ̀sánúbla dehi ene mota ko so blake kata e jara te mo ko keke ni o acho otu ai ate mo ko ari na ando jepe no egbe ma mo rare mo wo kore di boy tai keke ma hare ha na alu yi ando to na ona hi yewo wa na wa no ayi je ene bebi rebi ọ̀rẹ́ dókèrè ẹbọ ọ̀rẹ́ gbọ́n dókèrè wọn ó bì náà ẹbọ jẹbi rẹ ká máa wà ọ́nà yìí ẹwọ́n ẹmọ́ọ́chì ọ̀nọ́rọ̀wọ̀wọ̀ kan ọ̀nà ọ̀hẹ́n náà wọ́ ọ̀sẹ̀bá náà wọ́n náà yìí ó tọ̀rọ̀ náà àárẹ̀ yìí kan ọ̀sẹ̀ náà wọ́n náà yìí ọ̀nùwọ́ akọ̀nù sọ̀nùbla ni ma tẹmọ ẹbẹ kẹrin lótú ẹ anọzẹ nínú ọwọ ọhúnà hí ọhánchọ ní ó tọkì jerusalem na ọhún ní ó tọrọ kókùn lẹ wíjì ẹni ọsánúbla zẹ àjà na zẹ ní ẹbí ọjà ní ẹni ọmọ kọ kẹkẹ ìdí ọhárẹgbin ọni ìrẹ ẹrí ọtọ ẹkẹlẹsà akọdọlìkà ande eba ni ana temo ni ire bo sonu black pana then ose ba memu gbe bai jo very no se ba memu ke bai e ta bai na ande oni je kwai bina ta se mane agina la le akeke e dno do kere e ba re ta ye bo ni very no si ja se ke ole na no ye very ke e ha